0: Ọlọ́run fún fún ni ọjọ́ ti òní a dúpẹ́ fún àǹfààní tí àrígbára tí ọ̀dọ̀ tí olú ọlọ́run tó fún wa ní àǹfààní láti pinnu ìrọ̀lẹ́ ọjọ́ ti òní ọjọ́ ní ti ṣe ọjọ́rú ojúmọ́ kẹẹ̀dọ́gbọ̀n nínú oṣù kúrò ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n ẹ̀sìn bọ́ lákòókò láti lè ṣe àrídìó fúlàtìntì ní gbọ́ wa. Aago mẹ́ta ọ̀sẹ̀ ti kọ́bẹ̀ ìṣẹ́jú bíi mẹ́rìnlá ni àdúgbò túrú nílùú pàlàkú ní ìkúrò àjọsán yìí ìjàmbá ojú ọ̀nà kan ti wáyé ní òwúrọ̀ ti ọjọ́ ti èní yìí ní ibi oríta mẹ́ta tí àdàpè ní ìrọ̀pọ̀ ẹ̀mọ̀tí kiriku níbi tí ọkọ̀ ti ń kó àwọn èrò kan ó ti ṣe ìjàmbá fún àwọn tí wọ́n lórí mọ́ṣíìnì báwo ló ṣe wáyé a máa gbọ́ lẹ́kùnrin rẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn aṣòfin ní ọjọ́ ti àná wọn ti dáwọ́ lé òfin kan tí ó mú ìgbìmọ̀ àbí ẹ̀ka tí a ń dàpè ní olùlàjà tí wọ́n dá pọ̀ mọ́ iléeṣẹ́ ìgbìmọ̀ tí mo tó ètò ọrọ̀ ajé àti àwùjọ tí a ń dàpè ní cos a wà sọ̀rọ̀ nípa ìdánwò tí ń ṣe sépè ètò ẹ̀pẹ́ ní ọjọ́ ti ọ̀la a ó gbọ́ ìròyìn lágbára ti olúwa wọ́n ní kókó àtọ̀ sẹ́yìn ẹ máa gbọ́. A dúpẹ́ fún yín lẹ́kàn sí fún ọ̀rọ̀ ọ̀fẹ́ tí a ní láti gbọ́ ìròyìn láti iléeṣẹ́ rédíò fúlàtìntì gẹ́gẹ́ bí ó ti sọ fún yín pé ní òwúrọ̀ ti ọjọ́ ti òní ìjàmbá kan ní ojú ọ̀nà ti wáyé ní òwúrọ̀ yìí ní ibi òpópónà jẹ́ ìkórìta mẹ́ta tí a ń pè ní ìrọ̀pọ̀ ẹ̀mọ́ tó kéré kú àwọn tí wọ́n ṣe ọkọ̀ ńlá ti ń kó erúpẹ́ pẹ̀lú ẹnìkan tí ó ń bẹ lẹ́yìn mọ́sí àbí tí ó wà níwájú tí ó gbé ìyàwó rẹ̀ lẹ́yìn mọ́sínì wọn kúrò ní ìhà ìpín àkọ́kọ́ ti ìlú pàkútà pé ní premier arrondissement tó yẹ kí wọ́n lọ ní ọ̀nà kan náà kí ni tí wọ́n ṣẹlẹ̀ òun náà ni nígbà tí adébẹ̀ tí a fọ̀rọ̀ wà ní lẹ́nu wò pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe àlàyé fún wa jẹ́ àwọn ni ẹni wòye ẹni akọ́kọ́ mọ̀ bẹ̀rẹ̀ ẹni kejì ni fúséni àwọn méjèèjì nínú ọ̀rọ̀ èyí tí ó ṣe àkọ́kọ́ òun náà ni pé àwọn méjèèjì bí pé wọ́n bọ̀ ni wọ́n bọ̀ ní ibi ọ̀nà kan náà ni wọ́n tẹ̀lé ra wọn kí ni tí wọ́n ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ní oní mọ́tò yìí ó jẹ́ pé ó kọlu àwọn tí wọ́n lórí mọ́ṣínì ọkọ̀ pẹ̀lú ìyàwó ǹjẹ́ ọkọ̀ náà wọ́n ní òní tirẹ̀ ó ṣubú lọ ní ẹ̀bá kan tó jẹ́ pé àmọ́ra tí ò ní òlera púpọ̀ ṣùgbọ́n ẹnì kejì obìnrin yìí wọ́n ní ọkọ̀ yìí kódà ó wọ arábìnrin náà fún mẹ́tì bíi mẹ́ẹ̀ẹ́dógún kí o tó jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ohun ti àrígbọ́ jẹ́ nígbà tí ó wá ṣẹlẹ̀ wọ́n rí pé àwọn èèyàn wọn ké pe àwọn panápaná lẹ́sẹ̀kẹsẹ̀ wọn sì dé wá wọn tọ́jú arábìnrin yìí tí wọ́n gbé e lọ nínú ilé ìwòsàn ńlá tí ńlá tí àwọn ẹ̀kọ́ gíga ti ń ṣe ti ìlú pàràkó níbí yìí gẹ́gẹ́ bí ohun ti àrígbọ́ nígbà tí a ṣe ìwádìí nípa báwo ni ó ṣe rí jẹ́ àwọn tí wọ́n ṣe ẹlẹ́ẹ̀rí nípa nǹkan wọ̀nyí wọ́n sọ fún ẹ pé ọkùnrin náà ní tirẹ̀ wọn ni ó ní àwọn àmọ́ díẹ̀díẹ̀ ní ara kò pọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ náà lọ ṣùgbọ́n tí obìnrin yìí ni wọ́n lágbára tí a fi gbé lọ ní ilé ìwòsàn ohun tí wọ́n ṣe pàtàkì wọn náà ni pé arábìnrin náà wọn ni kódà bíi pé àmọ́ náà ó ti wà ní agbára kọjá ayé rẹ̀ ni a máa ké pe ọlọ́run kí ó ṣe ojú àánú kò fi wo arábìnrin náà láti gbé èdè kúrò nínú àwọn nínú àìsàn náà ṣùgbọ́n nínú ìṣòro yìí ohun tí wọ́n ṣe pàtàkì ni pé bàbá ẹni tí ó mẹ́rin nínú ọkọ̀ ńlá yìí kódà lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ìjàmbá yìí ṣiṣẹ́lẹ̀ ó ti fi ọkọ̀ sílẹ̀ tí ó ti mú ìrísà fìdí àkókò yìí wọn ò tí mọ ibi tí arákùnrin jẹ́ awakọ̀ yìí ibi tí ó gbé wá ohun tí ó ṣe pàtàkì náà ni pé à ń ké sí àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ òun náà ni pé ní gbogbo ìgbà tí a bá ń lọ wọn ní kí a máa ṣe pẹ̀lẹ́ ní ojú ọ̀nà kì í ṣe pé rísísá kọ́ lọ́jọ́ ohun pàtàkì ṣùgbọ́n ohun tí wọ́n sọ ni pé ẹni tí ń bẹ lórí ọkọ̀ ńlá yìí wọn ni kódà wà lórí eré ń sáré kọjá ayé rẹ̀ tó jẹ́ pé irúǹkà bẹ́ẹ̀ wọn ni gbogbo ìgbà ló máa sábà ṣẹlẹ̀ wọn ní àtúnlé láti lè máa ṣe ìkìlọ̀ fún ọmọ nítorí pé wọ́n ti mọ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ohun tí ó ṣe pàtàkì ọlọ́run jẹ́ kí a ṣe kòǹgẹ́ burúkú nípa àwọn ohun tí ó wáyé pẹ̀lú àwọn ẹni tí wọ́n wà lórí ọkọ̀ ńlá wọ̀nyí àmì nínú ìtẹ̀síwájú wọ́n sọ fún mi pé àwọn aṣòfin wọ́n ti dáwọ́lé òfin tuntun kan tí ogbe hebi ise kan pataki abi enikan ti andaku ni olulaja tin se media church nje lati igba ilo won ti paro ipo rabi ibiti ani tin je ogba ipo na ti o nsise yi won ti gba bayi ohun ti a le so nipa re ni igbati aso fun pe ni akoko ti a se eto ti won ti wa ni ati da ile ise isile ile ise o je ile ise kan nigbati a so pe olulaja ohun ni pe ohun nun ti re nigbati awon eniyan ti won o ni agbara lati lo ni iwaju ele awon ti won je alagbara awon le lo ni odo ile ise yi nigbati ade won to je edun kan won gbogbo e o so fun eni yi ni ti re ohun na ni pe yo wa ona o le se pelu ijoba awon olije ni bi ise kan yo pe awon oludare oga ile ise na ti won o joko lati forikoro ki won soro nipa re lati ri ona abayori o si le je ijoba sugbon ohun to se pataki ni pe ohun akoko won ko ni agbara lati so pe bi oro kan mebe ni ile ejo ko le so si eni abi to je pe nigbati oro na ti de ti ati ngbero lati so pe ati se iwe ti a o lo a gbero si ile ejo won ko le so si sugbon ti o kan laarin awon eniyan omo ilu pelu ile ise ijoba kan je ise ti won se niyan sugbon nigbati a so pe ile ise yi aparo be ati aye pada bayi ohun ti won gbe o se pataki ni pe eni ti a le pe ni ele tin se olulaja tin se mediator nje lati igba ilo atele alaga igbimo ti mbojuto eto araje ati awujo ti ene pe ni conseil economique social nje je atele re atele alaga yi ni agbe ise yi fun ise yi ofun pe kini o tun se pataki ona ni en ti se alakoso ijoba ti moto eto ejo nje Ivan Dishenu o se alaye ni waju awon sofin ona ni pe gbogbo ti a fe se ki a se ninu iwon tun mo si be ni owo nina owo ko le je nkan ti o wa ninu ona ti o ye nde ti a ba nse nitori pe won fe pe ise na ko le ni tesi waju ko le ni ohun ti o ye ni a fi gbe eto yi bi o se lo gege bi oro ti a le gbo bayi ninu itesi siwaju mo so fun pe alaga egbe awon asofin abi olori ode ile wa ni owo lumira wada yi asofin pe ni o ti nbe ninu iriajo ni ilu awon alafun pataki ninu egbe ti awon alafun tanda pe ni ni european ni orida ni ilu Brussels kini o tuju pataki ni akoko o ti fojuraju pelu en tu je gabi alakoso ti mo to eto egbe yi ti anapin ni isilan vandelen ona ni arabirin yi ti o je olori re won so pe won ti foju raje ti won soro kini won ti o se pataki ona ni pe nipa eto ibasepo laarin ile Benin pelu egbe awon alafun ti a soro si yi won soro awon won yi won si fosa lati pe awon ti duro gban gban lati se atileyin fun ile Benin nipa ohun ti o kan awon ona ti o le gbe anfani pataki wa fun ile wa bege nle yen o tun je anfani fun lati tun fojuraju pelu alaga igbimo awon asofin egbe awon alafufun kana nje ni ile ilu Brussels kana lo tun se ifoju se eto ipade ifojuraju yi wa so kan pe won tun soro nipa eto ajosepo laarin ile Benin ati egbe awon alafufun ti anape ni Union Européenne. Gẹ́gẹ́ ni a wá ṣe àlàyé pé gómìnà ìpínlẹ̀ Èṣù Lawrence Omayi ó ti fojúraju pẹ̀lú alága ẹgbẹ́ àwọn asòfin ilé wa ẹni wa ti ń ṣe Joseph Jogbenu ohun tí ó ṣe pàtàkì lẹ́yìn tí gómìnà ó gba ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èṣù òní ó tọ́ sí yẹ láti jẹ́ kí òun lọ láti lọ ṣe àbẹ̀wò fún alága ẹgbẹ́ àwọn asòfin nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ jẹ́ alákòóso àbí gómìnà sọ̀rọ̀ báyìí pé o se pataki nitori pe ẹni ti a soro si alaga egbe awon asofin o je omo ile Èṣù o si ye ki nigba ti o je omo ibe oun naa papa ti o si je gege bi gomina ipinle yi bawo ni a se le se to je pe iranlowo yo le wa lati je ki ise ti awon fe se ko le je nkan ti o roro fun oun nipa re oun ni oun fe lati nitori pe ise ti aare ile wa ẹni owo rumẹ wada yin pe fun oun ki se ise kan ti o rorun je ninu ifowosowopo ninu ajosepo ninu ibosi ira eni ni a ri pe owo re ilé wa wáyé bẹ́ẹ̀ gẹ́ ni nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ jáde ẹni Joseph Jogun tirẹ̀ òun ni òun dúpẹ́ fún àpọ́nlé ṣùgbọ́n òun ti dọ́gba gẹ́gẹ́ bí òun tí gómìnà béèrè òun dọ́gba láti bá ṣiṣẹ́ kó ń dúró tì í kí iṣẹ́ náà kó lè lọ níwájú bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ ni àwọn ọ̀rọ̀ tí wọ́n jáde láti ẹnu alága ẹgbẹ́ àwọn aṣòfin nínú ìtẹ̀síwájú wọ́n sọ fún mi pé alákòóso ìjọba ilẹ̀ wa ti mójútó ètò àbẹ́lé jẹ́ ẹni wa pàtàkì ìjìbìrì mọ́sísí ó ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ sọ fún pé ní ọjọ́ tí ìjẹ́takọ́ nìyẹn ó ti káàkiri lọ ní ìlú kandilọ́hún ó ti ń wá ní ìlú paraku láti fojú rajú láti bá wọn tí wọ́n ṣe àwọn ọlọ́pàá kí ó bá wọn sọ̀rọ̀ pàtàkì gbogbo àwọn tí mójútó ètò ààbò ní ilẹ̀ wa nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n rí jáde àwọn tí wọ́n sọ̀rọ̀ ní àkọ́kọ́ ni Bruce Kọ́kú Àlọ̀wánú tí ó jẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní tirẹ̀ ó ṣe àlàyé pé alákòóso wa láti wá gbọ́ ohun tó jẹ́ èrò ọkàn ìdùnnú àbí ohun tó jẹ́ èrò ọkàn wọn nípa rẹ̀ àwọn mọ̀ pé ìṣòro ń bẹ nítorí iṣẹ́ tí àwọn ṣe kí ṣe òǹkà tí ó rọrùn bẹ́ẹ̀ gẹ́nu tó jẹ́ akọ̀wé àgbà iléeṣẹ́ alákòóso yìí eric onakoko ní tirẹ̀ ó ní gẹ́gẹ́ bí ó ṣe ṣe ohun pàtàkì ǹjẹ́ ní gbogbo ìgbà ó jẹ́ kí àwọn jẹ́ nípa tí òun bẹ nínú láti máa kọ ìwé ṣùgbọ́n àwọn tí wọ́n ní láti fún àṣẹ nípa ètò ìṣúra wọn ni àwọn wá nísinsìnyí ohun tó jẹ́ èrò ọkàn wọn kí wọ́n lè gbọ́ láti mọ bí a ó ṣe ṣe tọ́ yẹ pé ayọ̀ yóò fi jẹ́ ti àwọn ọlọ́pàá nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ alákòóso ìjìbìrì wọn ṣiṣẹ́ òun ni òun fẹ́ ní ọjọ́ tìǹbù pẹ̀lú ọkàn rere lòun fẹ́ láti ṣí ọkàn padà sí wọn nítorí pé òun apapa nígbà kan tí òun ti jẹ́ gómìnà níbí yìí ó mọ irúfẹ́ àwọn ìṣòro pàtàkì nípa àwọn òní jàgídẹ̀gà tó pé wọn kò jẹ́ kí ìrọ̀rùn jẹ́ ti àwọn ọlọ́pàá ó sì mọ̀ pé nípa rẹ̀ wọn nílò àwọn ohun èlò iṣẹ́ yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ní láti ṣe àtìlẹyìn kí a fi ọkàn ìtẹ́lọ́rùn fún wọn kí wọ́n lè ṣiṣẹ́ náà bí ó ṣe láti bìtì ìyẹn ní ọjọ́ tí ò ní nígbà tí òun wá gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún òun jẹ́ kì í ṣe òǹkà tó yẹ pé ó wọ ìtí ọ̀tún ọba tí ó sì jáde òun ti gbọ́ ní ọjọ́ tí ò ní jẹ́ nígbà tí àwọn bá padà lọ sí ìṣàlódì lọ́hùn bí gbogbo rẹ̀ ó ṣe rí àwọn tí mo ra láti jẹ́ kí wọ́n ṣiṣẹ́ náà ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ó yẹ ní ojú ti ẹnu alákòóso Jibril Mama ṣiṣẹ́ jáde nígbà tí wọ́n sọ fún mi pé ìròyìn àtọjọ́ tí ò ní yìí kò ní jù báyìí lọ gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì mọ̀ sọ fún mi pé ìjàmbá ojú ọ̀nà wáyé ní òòrọ̀ àtọjọ́ tí ò ní ní ibi kòríta mẹ́ta tí a ná pè ní rọ̀pọ̀n matthew kérékù ọkọ̀ ńlá tí ó kó èrò pẹ̀ pẹ̀lú ẹnìkan tí ó ń bẹ lórí àlùkù pẹ̀lú ìyàwó rẹ̀ tí ọkọ̀ náà ó sì kọlu wọn obìnrin náà ni wọ́n ní ọkọ̀ náà wọ́ fún ẹtìbí mẹ́ẹ̀ẹ́dógún ó farapa gidigidi ọkọ̀ yìí ní tirẹ̀ àmọ́ ìfarapa náà kò ní agbára náà jù bẹ́ẹ̀ lọ ọmọ àtọ̀rọ̀ àlàáfíà fún wọn ní ọjọ́ tó ní bẹ́ẹ̀ ni nípa nínú iṣẹ́ àwọn aṣòfin wọ́n ti gbé ètò yìí yẹ̀wò nípa pé ẹni tí a pè ní olùrajà láti ìgbà yìí lọ jẹ́ àtẹ̀lé alága ìgbìmọ̀ tí ń bójútó ètò ọrọ̀ ajé àti àwùjọ tí cs] ni yóò gba ipò yìí báyìí àtúmọ̀ sọ̀rọ̀ nípa ti ìdánwò cpe àsọfún ẹ pé ní ọ̀la ọjọ́ ọ̀la lágbára tí olúwa a ó ṣe ètò ní èdè fún àwọn ọmọ àti wọn ti retí jẹ́ yege ní oúnjẹ tí ẹnì kọ̀ọ̀kan wà kí n lẹ́ka sí pé kọjọ́ tó ní fún àǹfààní láti gbọ́ ìròyìn láti ẹnu àwé bonikọ ǹjẹ́ lọ́tí ṣe kásítẹ̀rù àgbáká lọ́wọ́ tó ẹ̀rọ wa ìparí wa ó tún dé ọjọ́ ọ̀la mọ́ kí n pé ó dìgbà.
1: Toujours plus proche de vous. Fraternité FM 96.5. 96.

0: dọ̀tàn èèdọ̀ ń tó gbénú mi yé.
1: mẹ́ẹ̀ pẹ́ wá nù mí yé mẹ́yìn náà gúdó ṣe àgbàdo kan fara jìrọ̀ mi kú dé o alẹ́ hùn ló jìrè o rọ̀ èyí ṣẹ́jẹ́ kàró pẹ̀lú mi wá nù ẹ wá jẹ́ mi jẹ́.